0: ti ẹ mọ yìí, àbò mọ bí mo ṣe jẹ́ nílẹ̀ yìí.
1: Lágbájá lọ ti mọ yìí.
0: Àmì kí n tọ́jú ẹ, ó máa lọ kù.